yẹnmu iye aduru ẹsọ mu yẹn amukuro bá ló ń bọkúrọ yẹn ṣe àwọn ẹngi ya ìgbà yẹn amọ tí àwọn ẹngi lóní kẹta kúrò àdúrà yẹn na hàn dé mu aduru ẹsọ.